Orin ikẹtalelogota 63. Ọlọ́run, ìwọ ni Ọlọ́run mi, ní kùtùkùtù lèmi ò máa ṣàfẹ́rí rẹ, òǹgbẹ rẹ ń gbé ọkàn mi, ẹran ara mi fà.

0: Ìwọ ni ẹnìkan níyì pẹ̀lú.
1: Àna rẹ ọkùnrin. Àwọn ọmọ rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní ìlú ibi tí ó gbé wà. Ṣé àwọn ọmọ tiẹ̀ ṣé wọn ò ti máa fẹ́ ẹlẹ́ṣẹ̀? Ṣé wọn ò ti máa fẹ́ àwọn olóògùn? Ṣé wọn ò ti máa fẹ́ àwọn tí wọ́n ti kó ìyàwó jọ? Kí ọmọ rẹ̀ kí ó tún lọ di ìyàwó kẹta, ìkẹrin, ìkẹwàá ní ilé ẹlòmíràn. Èyí ni àwọn ọmọ Lọ́ọ̀tì bẹ̀rẹ̀ sí ní ṣe, wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní Sódómù. Ìwọ náà sì mọ̀ wípé bí àwọn ọmọ rẹ̀ bí wọ́n bá ní aya tàbí ọkọ ní Sódómù àti Gomorrah, bí wọ́n bá fẹ́ ẹlẹ́ṣẹ̀, ojoojúmọ́ ló fi máa parí ìjà. Ó ṣeéṣe pàápàá ìjà àti gbogbo asọ̀ tí yóò wà ní ìdílé àwọn ọmọ rẹ̀ nítorí wọ́n ti fẹ́ ẹlẹ́ṣẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ òní ó ṣe ikú pa àwọn òbí bẹ́ẹ̀ nítorí àìbalẹ̀ ọkàn àti àìbalẹ̀ àyà. Ṣùgbọ́n wọ́n sọ fún un wípé àwọn àna rẹ ọkùnrin àti àwọn ọmọkùnrin rẹ àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú. Èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀. Àwọn òṣìṣẹ́ rẹ̀ ń kọ́, ṣé wọ́n jẹ́ ti Ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀? Mú wọn jáde kúrò níhìn-ín nítorí àwa òrùn ibí yìí, nítorí tí igbe wọn di púpọ̀ níwájú Olúwa. Olúwa sì ran wa láti run, Lọ́ọ̀tì sì jáde. Èyí ni ohun tí ó yọ Lọ́ọ̀tì, nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn áńgẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́. Ibikíbi tí Ọlọ́run bá ti rí ìgbàgbọ́, ó máa ń yẹ ẹ sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀, ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti Sódómù, òun Gomorra, nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé, ó gbàgbọ́. Láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí Olúwa. Bí ó bá jẹ́ wípé Lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́, ó sì gún èjìká wípé ọ̀run máa wó, kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan. Ọ̀rọ̀ ẹnìkan ni. Bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn, èyí tó ń dùn ọ́, èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀. Bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó, ilé tirẹ̀ tí ó jó, òun ni wàhálà tirẹ̀. Bí ebi bá ń pa gbogbo ènìyàn, èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa, wípé ebi tí ó sì ń pa ọ ni kò ṣe nǹkan kan fún ọ. Bí wàhálà bá dé bá ọ, wàá gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn. Torí bẹ́ẹ̀, bí Lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run ń wó, kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, a wọlé lórí, a sì kú sínú ẹ̀ṣẹ̀, a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èyí ni Lọ́ọ̀tì ṣe. Bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́. Bí ó sì ti gbàgbọ́ ni, ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin, ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀? Nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá, ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ṣe? Ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́? O sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́? Jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú Májẹ̀mú Titun ní Tímótì kínní orí ìkarùn-ún. Tímótì kínní orí ìkarùn-ún. Èyí ni Ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe. Bí o bá gbà á gbọ́, yóò jẹ́ tirẹ̀. Tímótì kínní orí ìkarùn-ún ẹsẹ̀ kẹrin lé ní ogún. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba, a máa lọ ṣáájú sí ìdájọ́. Bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún Ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run, tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tirẹ̀, tí o sì ru ẹ̀ṣẹ̀ rẹ, ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú. A sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́, àti dáríjì ọ́, Jésù Kristì sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ, a sì ti sọ wípé ni

tàbí obìnrin tí ó gbajúmọ̀ tí ó ń wá ẹni tí yóò tẹ̀lé kí á tẹ̀lé Jésù Kristi nìkan ṣoṣo nínú Jòhánù orí kẹwàá. Jòhánù orí kẹwàá, à ń kà láti ẹsẹ̀ ìkarùn-ún. Jòhánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkarùn-ún. Wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn dúró níbẹ̀. Wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn ẹni tó mọ̀ rí. Wọn kò jẹ́ tọ lẹ́yìn kí a kọ́kọ́ sọ nípa ìgbé ayé wa, nípa títọ àlejò lẹ́yìn. Ìwọ tí ó jẹ́ obìnrin, ó dúró sí ibi ibùdókọ̀, ó ń wá ọkọ̀. Ó rí àlejò tí ó mọ̀ rí, ó mọ̀ nọ́mbà ọkọ̀ rẹ̀, ó mọ̀ àwọ̀ ọkọ̀ rẹ̀, ó mọ̀ bi tó ti ń bọ̀, ó mọ̀ bi tó ń lọ, ó ń juwọ́ sílẹ̀. Onígbàgbọ́ kì í tẹ̀lé àlejò lẹ́yìn. Bí wọ́n ṣe máa ń mọ àwọn ẹlòmíràn nìyẹn tó máa ń ṣe pálapàla pẹ̀lú wọn. Bí wọ́n ṣe máa ń mọ àwọn ẹlòmíràn nìyẹn tó de wípé wọ́n á fẹ́ fi wọ́n ṣowó. Àwa tí a jẹ́ onígbàgbọ́ yẹ kí a sọ fún àwọn ọmọ wa wípé wọn kò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn. Ẹni tí a kò mọ̀ rí kì í ṣe bẹ́ẹ̀ nìkan nípa ti ẹ̀mí, a ò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn. Ẹni tí ń wàásù ẹ̀kọ́ àjèjì, a ò jẹ́ tẹ̀lé. Ẹni tí ń wàásù ohun tí kì í múni dọ́run, ohun tí kì í ṣe àṣepé nígbèsí ayé onígbàgbọ́. Ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ti ìgbàlà, nípa ti ìsọ̀rímọ́, nípa ti agbára Ọlọ́run, nípa ti pé Bíbélì jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í tẹ̀lé àlejò lẹ́yìn. Nítorí bẹ́ẹ̀, ẹni tí ó bá jẹ onígbàgbọ́ ní tòótọ́ yóò máa tẹ̀lé Jésù Kristì lẹ́yìn. Kì í tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ibi, kì í tẹ̀lé àwọn ọlọ́rọ̀ lọ́kùnrin tàbí lóbìnrin. Ìkẹta, kì í tẹ̀lé àwọn àjèjì ènìyàn, àwọn àlejò lẹ́yìn. Kí ni ìbúté àwọn ọmọlẹ́yìn Kristì? Kí bí ọmọlẹ́yìn Kristì, bí a ti rin ìrìnàjò nísinsìnyí, tí a sì ń lọ, tí a sì ń bá Jésù rìn, tí a ń hùwà òdodo, tí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó máa wẹ̀ wá mọ́, tí a ń gbàdúrà sí nígbà gbogbo, tí a ń tẹ̀lé níbikíbi àti ní ìgbà gbogbo, níbo ni a ó gúnlẹ̀ ìbúté ìgbàgbọ́ wa? Níbo ni a ó gúnlẹ̀ rẹ̀ sí? Kí a wo ìbúté àwọn ọmọlẹ́yìn Kristì nínú Númérì orí kẹrìnlá. Númérì orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ṣùgbọ́n Kálẹ́bù ìránṣẹ́ mi, nítorí tí ó ní ọkàn mìíràn nínú rẹ̀, tí ó sì tẹ̀lé mi mọ́tí, ó ní èmi ó mú lọ sínú ilẹ̀ náà níbi tí ó ti rè. Irú ọmọ rẹ̀ ni yóò sì ní. Èyí ń sọ wípé ilẹ̀ ìlérí ó jẹ́ ti Kálẹ́bù, nítorí wípé ó tẹ̀lé Ọlọ́run mọ́tí. Àwa pàápàá bí a bá tẹ̀lé Jésù Kristì, ó dájú pé ilẹ̀ ìlérí yóò jẹ tiwa. Ó ti sọ fún wa wípé òun lọ pèsè àyè sílẹ̀ fún wa. Ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀, òyìn bá ti sọ fún wa. Ó ní nígbà tí òun bá ṣe tán, òun yóò padà wá láti mú wa lọ sí ọ̀dọ̀ òun ti kára òun. Ẹ jẹ́ kí a wo Númérì yìí kan náà, orí kejìlélọ́gbọ̀n. Númérì orí kejìlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkọkànlá. Ní tòótọ́, ọ̀kan nínú àwọn ọkùnrin wọ̀nyí tí ó gòkè láti Íjíbítì wá, láti ẹni ogún ọdún lọ àti ju bẹ́ẹ̀ lọ, kì yóò rí ilẹ̀ náà tí mo ti búra fún Ábráhámù, fún Ísáàkì àti fún Jákọ́bù, nítorí tí wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá. Ṣé orí nǹkan tí ó ṣe àwọn ènìyàn wọ̀nyí, ọ̀kẹ́ àìmọye àwọn ènìyàn tí ó jáde kúrò láti ilẹ̀ Íjíbítì, wọn kò lè wọ ilẹ̀ ìlérí lórí ohun kan, nítorí wípé Ọlọ́run sọ wípé wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá. Ó yẹ kí àwa tí a ń sin Ọlọ́run kí a mọ̀ wípé Jésù pàápàá ti sọ fún wa wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin, àwọn tí ó bá tẹ̀lé Jésù Kristì títí wọn ó fi rí ilẹ̀ ìlérí náà, àwọn ni ó lè wọ inú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ gúnlẹ̀ sí èbúté rere, bí a bá fẹ́ fi ọ̀run ṣèrè jẹ, ó yẹ kí a mọ̀ wípé kí a máa tẹ̀lé Ọlọ́run nínú orí yìí kan náà, ẹsẹ̀ ìkejìlá. Bí kò ṣe Kálẹ́bù ọmọ Jefunne, ọmọ Kenisi àti Joshua ọmọ Nuni, nítorí àwọn lè ó tẹ̀lé Olúwa lẹ́yìn pátápátá. À ń pè wá wípé kí a tẹ̀lé Ọlọ́run, kí a tẹ̀lé Jésù Kristì. Bí a bá ń sọ nípa kí a tẹ̀lé Jésù Kristì, kí a tẹ̀lé lọ sí ibi àgbélébò, kí a rí wípé gbogbo ohun tí ó jẹ́ ti ara ní ìgbésí ayé wa àpamọ́run. Ìkejì, kí a tẹ̀lé lọ síbi tí ó jẹ́ pé a lè nínú níbí ni, a lè ní ìjìyà nítorí ìhìn rere, nítorí ìjọba ọ̀run. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, kí a máa tẹ̀lé Ọlọ́run, kí a tẹ̀lé lọ síbi àdúrà, nítorí wípé bí

ẹni tó ń ta ọtí, ẹni tó ń ta sìgá láti owó sìgá owó ìpànìyàn, owó ọtí owó ìpànìyàn, owó ọmú ìdá mẹ́wàá nú ẹ̀, ó ní mo wá fún olúwa o. Bó bá sì di ọjọ́ ìsinmi, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn á jó wá síwájú pẹpẹ, ni wọn á sọ wípé olúwa bùkún mi, mo sì wá fi oore ọlọ́run hàn. Oore ọlọ́run ẹni tó ń ta ọtí, tó ń ta sìgá. Ẹlòmíràn, iṣẹ́ àgbèrè ló ṣe káàkiri tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ṣe ìwà ìbàjẹ́ tí wọ́n á sì fún lówó láti inú owó ìwà àgbèrè. Àtúnmú ìdá mẹ́wàá wá síwájú olúwa, a ní mo wá mo oore olúwa ni o. Olúwa tó dá mi sí, ó dá sí láti ṣe àgbèrè, ó dá sí láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Olúwa tó dá mi sí, tó sì fún mi, tó fún mi ní iṣẹ́, ṣe iṣẹ́ nìyẹn, dá mi lóhùn, ṣeṣẹ́ nìyẹn. A sì mọ owó ẹ̀ wá síwájú olúwa, ọrẹ asán ni, tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì. Àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba, ó ṣe é ṣe kó jẹ́ contract. Ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́, òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kó lè tẹ́lẹ̀ tútù. Owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí owó ìbá tún jáde, a tún mú ìdá mẹ́wàá wá. Àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù, tí àwọn pàápàá jẹ́ ẹlẹ̀sìn, wọ́n á sọ wípé ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni. Àwọn ni òpó múré lóní ilé ìsìn, àwọn ni igi lẹ́yìn ọgbà, àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa. Ọlọ́run ò mọ̀ wọn. Ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí, a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ̀sìn bẹ́ẹ̀, àbí a fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀. Ẹ má mú ọrẹ asán wá mọ̀, tùràrí já sí ohun ìríra fún mi. Ilé ìsìn tí mo ń lọ ní ọjọ́ púpọ̀ sẹ́yìn, gẹ́gẹ́ ní bí 20 ọdún sẹ́yìn, kí n tó mọ ọ̀nà ìgbàlà, ìgbà tí mo sì jẹ́ ẹlẹ́sìn, a wọ aṣọ funfun, inú wa dúdú ju kínní lọ. Ìwà ìkà, ìbínú, ìjà, àránkan, ṣíṣónú, agídí, ọ̀tẹ̀ kò kúrò nínú wa. Bí a bá ti wọṣọ funfun, a gbàgbé pé ara tá a wọṣọ funfun sí ó dúdú. Inú tá a sì wọṣọ funfun sí pàápàá, ó dúdú ju nǹkan míì lọ. Àwa ni ayé ìgbani, a fìyàn sínú. Bó ṣẹ̀ wá, 5 ọdún 7, ọdún 10, ó wà nú wa síbẹ̀. Mo jẹ́ ẹ̀kan nínú àwọn tó ń lùlù fún wọn nígbà náà. Àlákálá ò kúrò ńbẹ o. Ṣùgbọ́n bàbá ti ń lùlù ni àwọn èèyàn ń jó, ni wọ́n ń fò sókè, wọn a ní ẹ̀mí gbé wọn, ẹ̀mí èṣù ni. A máa yí wọn mọ́lẹ̀, ẹ̀mí Ọlọ́run kì í yíyàn mọ́lẹ̀. Kò tún lọ sílé ìsìn, kẹ́mi Ọlọ́run kó tún dọ̀tí aṣọ ẹ̀ kó tó dé. Kan ní mbolo ti ń bọ̀, ó lọ jà ni àbí òun ló lọ ṣe, kò ní ẹ̀mí Ọlọ́run ni. Ẹ̀mí Ọlọ́run kọ́ yìí ni àwa ti wà ńbẹ̀ tẹ́lẹ̀. Bí n bá ti ń lùlù, àtàwọn tí wọ́n ń ṣe àgbèrè, tí wọ́n ṣe panṣágà, àti àwọn tí wọ́n kóbìnrin jọ, bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wọn, ni wọ́n ń fi orírun bẹ́ǹchì nínú léèsìn. Mo rí ni o, kì í ṣe tí wọ́n pa nítàn fún mi, mo jókòó sáàrin wọn ni. Àjọ ń gbọ́ ààwẹ̀ ni, àjọ ń ka sáàmù. 12:00, 9:00 lóru la ń gbàdúrà, a lọ ń ṣe iṣẹ́ òru pàápàá. Àjẹ́wọ́ bàtà, bí ìṣó bá gun ẹlẹ́sẹ̀, bó bá kú o lọ sọ́run àpáàdì. Wo ẹsẹ̀ ìkẹtàlá, ó ń sọ fún wa pé tùràrí já sí ohun ìríra fún mi, oṣù titun àti ọjọ́ ìsinmi, ìpè àjọ, èmi kò lè rọ́jú gbà á. Ẹ̀ṣẹ̀ ni, àní àpéjọpọ̀ ọwọ́ nì, oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín. Ọkàn mi kórira, wọ́n já sí ìyọlẹ́nu fún mi. Ìgbà tó ń gbàdúrà tó Ọlọ́run sọ pé yé yọ mí lẹ́nu, ó mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ tó ń gbàdúrà tó Ọlọ́run sọ pé ta ló ń yọ mí lẹ́nu yẹn. Ọmọ onínakúna wo ni ẹ tí ó padà wálé tó ń gbàdúrà, tó ránṣẹ́ látòkèrè sílé wípé òun fẹ́ àlàáfíà, òun fẹ́ ìlera, òun fẹ́ ìwòsàn, yé yọ mí lẹ́nu. Bí Ọlọ́run bá ka àdúrà ẹ sí ìyọlẹ́nu, ó parí fún ẹ. Ṣùgbọ́n bó bá lè ronú pọ̀wàdà, bó bá sọ fún Ọlọ́run wípé ṣàánú fún mi, èmi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀, Ọlọ́run á ṣàánú fún ọ, nítorí aláàánú ni Ọlọ́run.

bó bá jọ ara rẹ lójú ní ipò ẹlẹ́sìn tí ó wà tí ó ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ pé jésù kú láti kú ẹ̀ṣẹ̀ rẹ lọ bí o bá sì ti kú ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó jẹ́ kó súnmọ́ sàkáání rẹ mọ́ ní ẹsẹ̀ kẹrìnlá ó sọ wípé oṣù tuntun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira wọ́n já sí ìyọlẹ́nu fún mi ó sún mi láti gbà wọ́n nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín ní tòótọ́ nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ kì í ṣe díẹ̀ o àdúrà ká máa gbà ká máa lami lójú àdúrà ká máa gbà ká máa mi gbogbo ara àdúrà ká máa làágùn ó ní bó tiẹ̀ gbàdúrà tó làágùn tó da omi lójú bó o bá ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó ń sọ wípé èmi kì yóò gbọ́ ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò wá fi wá sílẹ̀ bẹ́ẹ̀ sórí ọlọ́run wa aláàánú ni bí ọmọ onínàkúnà bó tilẹ̀ rìn jìnà sí ilé bẹ́ẹ̀ ni ọkàn ọlọ́run ló ń pè é wá wípé má dúró síbẹ̀ sàsálà fún ẹ̀mí rẹ̀ padà wálé yé fi ara rẹ ṣiṣẹ́ yé fi ara rẹ jìyà mo sọ fún ọ wípé mo wà ní ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń wọ aṣọ funfun tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn wòlíì tí mo mọ̀ àwọn tí ó mọ iṣẹ́ ní iṣẹ́ ètò ìsìn láńgbè bẹ́ẹ̀ àwọn tí ó mọ̀ wípé bí o bá láàlá báyìí kó wá síwájú kó sọ pé mo lálá o báyìí lórí o kan máa túmọ̀ àlá fún wa kan sọ fún wa pé àlá ẹ̀yẹn agbàsámù báyìí lọ́wọ́ ẹ wàá sì ká ní ìgbà méje tàbí o láti ní ìyára ẹni sọ́tọ̀ àti ìsẹ́ra ẹni fún ọjọ́ méje gbogbo ẹ̀ láti ṣe ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn ààyè rí oṣó àti àjẹ́ ààyè sọ pé àwọn àjẹ́ wọ́n ń ṣàdúrà wa jẹ́ a máa ń sọ pé a ó tẹ orí oṣó mọ́lẹ̀ a ó tẹ orí àjẹ́ mọ́lẹ̀ àwọn ọ̀nà kúnkún tẹ̀ wá mọ́lẹ̀ ńgbà náà àìsàn wòlíì wa pàápàá àìsàn ojúlẹ̀ tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kí wòlíì ẹni tó jẹ́ tọlọ́run kó tún máa tọrọ jẹ́ bó bá ń ṣiṣẹ́ fọlọ́ ọlọ́run á tọ́jú ẹ a ò ṣe di ọlọ́gbọ́n ká sọ fúnra wípé èyí tá a ṣe nínú ẹ̀sìn ó tó a fẹ́ sin olúwa lé ẹ̀mí àti ní òtítọ́ ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ nísìnyí ó ju ọdún bíi 18 sẹ́yìn lẹ́nìkan sọ fún mi ló sọ pé kò sọ́nà bí tó wà yìí kò kọ́kọ́ yé mi mo rò wípé ó ń fi mí ṣe ẹlẹ́yà ni òní arákùnrin wa tí ó ń darí àwọn akọrin wa nísinsìnyìí sọ pé ó ní kí n wá gbọ́ ìhìnrere èyí táwa náà ní yìí kan náà ni ìhìnrere náà ni agbára pápá wà lọ́wọ́ wà bàbá ti ń gbàdúrà ta ń gbà àwẹ̀ ta ń fò sókè ta ń lùlù bẹ́ẹ̀ ni ẹ̀mí ń balẹ̀ wà a sì ń lá làǹgbà náà mo ní àwọn ìwé tí mo ń kọ àlá sí ni bí n bá ti jí láàárọ̀ mi ò jẹ́ kí ẹ kí n tó kọ àlá mi ilẹ̀ torí mo lè lọ gbàgbé mi ò jẹ́ kí ẹnikẹ́ni kí ó fọ ọkàn aṣọ àdúrà mi ohun tó ṣe pàtàkì ni ìfọ́jú ọkàn ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ ìhìnrere bó tilẹ̀ jẹ́ wípé orí mi kọ́kọ́ kọ́ mo sọ pé ó ti o tùràrí mi àbẹ́là mi ò jẹ́ fílẹ̀ èmi tí mo ti ń mọ bá a ṣe ń lo sáàmù èmi tó ku díẹ̀ kí n dín wòlíì bí n bá ń gbààwẹ̀ láyé ọjọ́ un ó jẹ́ má ṣẹ̀mí torí pé bébí bá pa mi inú máa ń kan mí ni ṣùgbọ́n inú ìfọ́jú yìí ni mo wà lẹ́nìkan sọ fún mi pé ọ̀nà ìrere wà pé èèyàn máa nígbàlá ni tó sì ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwa ọmọ kan bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pé kéèyàn bọ́ lọ́wọ́ ọ̀tá làwọn rò ṣùgbọ́n ọlọ́run tó jẹ́ aláàánú tó sì ní sùúrù tó bẹ́ẹ̀ gẹ́ ló fi ìpè yìí fún mi ló sọ fún mi pé kí n kúrò nínú ìṣìnà tí mo wà mo bẹ̀rẹ̀ sí ní bá wọn lọ mo kọ́kọ́ gbọ́ kò yé mi mo sọ pé àwọn eléyìí màmá àdúrà gbà àtúrí pé wọ́n bá ń gbàdúrà wọn kàn máa gbàdúrà láwọn nìkan wọn ò jan rí mọ́lẹ̀ wọn ò fò sókè ẹ̀mí ò gbé wọn mo ní èwo làwọn eléyìí ṣe alákọ̀ọ́bẹ̀rẹ̀ làwọn eléyìí ni ẹ̀mí ò farahàn ń bì ṣùgbọ́n gbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí i tó yẹ yé mi tí mo rí i pé àwọn wòlíì wa àgbèrè ò kúrò lọ́wọ́ wọn ìkóbìnrin jọ ò kúrò lọ́wọ́ wọn lèmi náà wá ń dánú ara mi rò
pé kò máa yẹ kéèyàn kú báyìí kéèyàn kàn jókòó sípò ẹlẹ́sìn ní bá jókòó lé mi mo wá ń lọ sí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí rere ó wá di ọdún 1964 ní oṣù kẹrin ọjọ́ karùn-ún lálẹ́ ọjọ́ yẹn mo gbọ́ bí ìwọ náà ti ń gbọ́ lálẹ́ yìí mo ń bẹ ọlọ́run wípé kí ohun tó ń gbọ́ lálẹ́ kó lè ṣe ọ́ láǹfààní ní alẹ́ ọjọ́ yìí gan bí wọ́n ti ń sọ̀rọ̀ ìrere yìí tán ni mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí n bá wà nínú ọkọ̀ màmá mira ni ẹ̀mí ni o bí n bá sì wà nílé ìsìn bó ń sọ̀rọ̀ bó ń wàásù màá ti máa ṣorí báyìí torí kì í náà a ti máa ta mí pàkọ́ màá ti máa sọ pé wẹ́ ẹ̀mí ń dé nìyẹn a sì ní láti juralẹ̀ fún ẹ̀mí ṣùgbọ́n ọjọ́ yìí àdúrà tí mo gbàjọ́ náà yàtọ̀ mo sọ fún ọlọ́run wípé o sú mi torí àwọn oṣù kúrò lẹ́yìn mi àjẹ́ kúrò lẹ́yìn mi ìbínú ńkọ́ ìjà ńkọ́ àrán kan kọ́ kí a fi èèyàn sínú ńkọ́ mo ní ó tó mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mí dáríjì mi gba ọkàn mi la fi ẹ̀jẹ̀ jésù wọ inú ọkàn mi ò jẹ́ mọ́ olóòótọ́ lẹ ọlọ́run àwọn ìlérí rẹ kò yí padà mo wá rí i wípé ayọ̀ kan wá sínú ọkàn mi àwọn ẹ̀ṣẹ̀ tó wù mí dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì í kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn mo á bẹ̀rẹ̀ sí ní kọ orin ìhere orin ayé àtijọ́ pé bàbá fòsókè a ó wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú mo ju gbogbo ẹ̀ lẹ̀ mo yí padà pátápátá wòlíì bá wá mi wálé ó bá sọ pé òun ò rí mi mọ́ mo lóò lè rí mi mọ́ yí kúrò níwájú ojú mi dáwọ́ dúró láti ṣe búburú kọ́ láti ṣe rere wá ìdájọ́ ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́ ṣe ìdájọ́ aláìní bàbá ìyẹn sọ pé ṣe ẹ̀tọ́ fún wọn gba ẹjọ́ pé wí olúwa wí pé wá nísinsìnyí ọ̀la kọ́ o má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́la wá nísinsìnyí kí ẹ sì jẹ́ kí a sọ àsọyé pọ̀ bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó wọn ó fún bí òjò dídì bí wọ́n pọ́n bí àlàárì wọn ó dàbí irun àgùntàn bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà ẹ dìde kẹ jẹ́ kí a gbàdúrà bó bá fẹ́ dúró nípò ẹlẹ́sìn àwọn tí kò mọ olúwa àwọn tí wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ ó kù sọ́wọ́ ẹ o ṣùgbọ́n bó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tòde onígbàgbọ́ ẹni tí a fi ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀ olúwa yóò tẹ́wọ́ gbà ọ́ ó ti pẹ́ tó ti ń retí ẹ má ṣe jókòó ní ikọ̀ ẹlẹ́sìn ẹni tí ó kàn bá wọn wá ṣá képe olúwa jẹ́ kí ó dáríjì ọ́ bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pò padà bí o ti ń délé gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ ó di orí ààtàn eré òrìṣà ni tàbí òrùka ti ọwọ́ òrùka oògùn tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé tàbí èyí tí ó ń pè ní yẹtí òrùka ti etí ti ọwọ́ tàbí ti ẹ̀gbà ọwọ́ tàbí ti ẹ̀wọ̀n ọrùn èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀ yóò bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀ àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ́sìn lásánlàsàn ó di kí o kó wọn sọnù aṣọ tí ó di àkísà mọ́ ọ lára èyí tí wọ́n ti lu òsì láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́ èṣù ló ń ra wọn níyè tí wọn fi ń ra àkísà bí aṣọ
orúkọ tó wọn ni wọn lè pé níléèsì àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, o di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ ọmọ Ọlọ́run, o di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ̀. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá kékeré orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wọ Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. O ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. A fẹ́ jẹ́ tìrẹ. A bẹ̀ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́, yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù, gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn, àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ̀sìn lásán-làsàn. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, bá wa wẹ̀ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀tá Ọlọ́run, a fi ayé tí ṣe ènìyàn dí ẹni ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ ní orígi àgbélébù, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kókọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọ wá di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, ǹjẹ́ bàbá, bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́.
fi fún olúkúlùkù wa ní orúkọ Jésù. Yẹ ń bẹ̀ ọ́, àwọn tó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọjẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn, bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ́sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmúṣe nǹkan míì ni, bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́run nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tòótọ́ sílẹ̀, bàbá dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, yẹ ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kìí padà sínú èébì, ẹ̀mí tí kìí padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Yẹ abẹ ọ́ nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tá a ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà, bàbá, a ń bẹ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán-làsàn, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a ń sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìṣàmọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn, bàbá ń bẹ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè, bàbá dáhùn sílẹ̀. Abẹ ọ́ o, wípé nígbà tí ó rí ọ ní ọjọ́ ìkẹyìn, gbogbo ohun tó ń jẹ́ kí àwọn ènìyàn kí ó kábàámọ̀, má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa. Bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìta gbangba gẹ́gẹ́ bí onígbàgbọ́, bẹ́ẹ̀ la fẹ́ rí ní ìkọ̀kọ̀, a fẹ́ máa dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, nígbà tí ó ṣe ẹnikẹ́ni, nígbà tí ó ṣe àlùfáà, a ò sì fẹ́ máa sọ fún ẹnikẹ́ni pé ṣọ́ọ̀ṣì wa ni ò jẹ́ ká ṣe. Bàbá ń bẹ̀ ọ́, ohun tí ò kì í fẹ́ dẹ́ṣẹ̀, ohun tó ń kórira ẹ̀ṣẹ̀, ohun tó ń sá fún ẹ̀ṣẹ̀, bàbá fi sínú ọkàn wọn ní orúkọ Jésù. Níbikíbi tá a lè wà, níbi iṣẹ́ ni, tàbí ní abúlé wa, tàbí pẹ̀lú àwọn ẹbí wa, tàbí pẹ̀lú àwọn àlejò, bàbá, má jẹ́ kí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kí ó wà ní ọwọ́ wa. Ṣé wa ni ọmọ Ọlọ́run tòótọ́? Ọ̀rọ̀ ẹnu wa ṣé ní ọ̀rọ̀ òtítọ́? Ìwà ọwọ́ wa ṣé ní ìwà mímọ́? Èrò inú ọkàn wa jẹ́ kí ó jẹ́ mímọ́? Adúpẹ́pọ̀ ti gbọ́, àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn, bàbá tí wọ́n sì wà bí ní àṣálẹ́ yìí, wò wọ́n tàn ní orúkọ Jésù. Ó sọ fún wa wípé àyà yóò pa àwọn àlejò, wọn ó sì fi ẹ̀rù sá jáde níbi kọ́lọ́fín wọn. Ǹjẹ́ a pàṣẹ fún yẹyẹ àìsàn níbikíbi tó lè wà? Ẹ jáde ní orúkọ Jésù.
nitori aduro ni abe ase olorun olodumare ati ni abe ojije olodumare aduro ni inu ase je Jesu Kristi pelu oro olorun ati ileri re pelu eje ti a fi ra wo pada ni apase fun gbogbo esan pata pata eje de ni oruko Jesu baba pe owo kan awon eniyan re lati ori de ese de inu egungun de inu ora ni gbogbo ara awon eniyan re le esan jade ni oruko Jesu ambe o omo imole ni wa aje ori wa gbese oso ori wa mo awon elebologun omo ti wa se ambe wo olorun ba se wa ninu imole ti oso le sumo ti aje o le farakan ti elebologun ti o le foju kan baba so wa di eru loju awon ologun ambe wipe ni bi kibi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni ibise bi won ti e sogun aba agbara re je ni oruko Jesu adupe ko ti so wa di ominira aisan lo

0: Baba dupe lowo re nitori wipe lati isinsin yi lo okuke ma gbadun igbala olorun bi a se lo lasale yi ba wa lo ibi kibi ti a ba wo je ki imole re ki o wo be bi imole re ba si ti wole ki okun ki o ma parada bi a ba si ti nbo ni ojo mejo loni awon ti a ba ba soro oro olorun je ki won ki o gbo ki won ki o gba kasi mu owa ki igbala ti o je ti wa ki o le je ti awon na ni oruko Jesu Kristi Oluwa wa
1: eje ki agbadura olorun wa baba Jesu Kristi ati baba ti wa papa adupe wepe emu awa se akoko yi nisinsin yi ke abali mo ohun ti e lana sile fun wa eje ki oro yi ki o ye wa ke se fun ani ore ofe lati dide lati gboran ni kiakia bi ati ngbo oro yi adupe opo ti gbo loruko Jesu Kristi Oluwa wa ninu iwe woli Isaiah ori keta leni ogoji iwe woli Isaiah ori keta leni ogoji lati ese ikewa eyin li eleri mi le Oluwa wi ati iranse mi ti mo ti yan ki eyin ki o le mo ati ki ese gba mi gbo ki o si ye yin pe emi ni a ko mo olorun kan saju mi be ni okan ki yo si hu leyin mi loni oro ti anyewo lati inu iwe mimo loduro lori akori yi eyin ni eleri mi eyin li eleri mi ni ibi ti aka yi ni ati je ki o da wa loju wi pe olorun yan awon kan ninu majemu lai lai gege bi eleri lati se eleri ohun wi pe ohun je olorun alagbara ati wi pe ko si olorun miran leyin ohun ati wi pe ko si olugbala miran wese kokanla oni emi ani emi ni Oluwa ati lehin mi ko si olugbala kan ese ikejila emi ti so mo ti gbala mo si ti fi han nigba ti ko si ajeji olorun kan laarin yin eyin ni se eleri mi bi Oluwa wi pe emi li olorun bi olorun ti gbe opolopo dide ni aye igbani ni iran kan si kan miran si iran miran lati je eleri re be ni o gbe awa onigbagbo dide lojo oni lati je eleri tabi lati je enu fun Jesu Kristi ninu majemu titun ni ati ka wi pe gbogbo awa onigbagbo awa ti a ti ba olorun laja nipa etutu eje Jesu Kristi awa ti a ti ni idariji ese awa ti emi olorun ti o tin ke aba baba lati inu wa awa ti a ti ni alaafia ti a ti mu idalebi kuro awa ti a ti di eda titun nitori iwenumo ti o wa ninu eje Jesu Kristi awa ni a ti so di eleri wipe ki a lo si odo awon ti o wa layika wa lati gbenu so fun olorun wipe Jesu Kristi ohun ni olugbala ara aye ninu ihire ti Luku ori kerinlelogun ihire ti Luku ori kerinlelogun ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan won yi ni hi ki se wipe awon aposteli nikan ni Jesu n ba soro ki si se wipe awon okunrin nikan ni Jesu n ba soro gbogbo awon ti won ti ri wipe Jesu ku fun ese wa asin ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wipe agbara olorun o ji Jesu Kristi dide ati wipe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu olorun oni nisisin ti e ti ri mi nisisin ti e ti to ebun orun wo nisisin ti e ti ri ase pe igbala ti Jesu Kristi se lori igi agbelebo o ni eyin ni eleri nkan wonyi bi o ba je ti olorun bi a ba ti gba okan re la bi a ba ti dari ese re jio Jesu Kristi o so di alore o so di ajihin rere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Kristi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba ba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ati titi de opin ile aye nibi gbogbo ti omo Olorun ba lo nibi gbogbo ti a ba ti ba omo Olorun pade ni omo Olorun ni lati ma jeri wi pe Jesu Kristi ni olugbala nitori be bi o ba ti mo Jesu Kristi gege bi olugbala ti o ti gba iye aini pekun nipa se re ti a ti koruko re si iwe iye Olorun ti emi Olorun ba emi re jeri wi pe o ti di omo Olorun o ti di ajumojogun pelu Jesu Kristi ati pe nisinsiyi bi o ba ku o fi orun rere sere je iru eni be o ye ki a mo wi pe eni kokan wa ti a ni eri yi wi pe Jesu ngbala ati wi pe Jesu Kristi o ma npese wa sile fun orun rere o ye ki a mo wi pe ati di eleri Jesu Kristi wi pe Jesu ni olugbala ye ki a wo eko yi ni finifini ki a ye ipa meta wo ninu eko yi ikini eleri otito ati eleri eke bawo ni a se le da eleri otito mo yato si eleri eke ikeji iwaasu ati ogbon awon eleri otito iwaasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwaasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni a npe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti a ti n se idajo se o mo wi pe bi a ba fe se idajo a n fe mo kini otito ti a le mo nipa eni ti a n fe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re wi pe nkan ti o n so oju re ko to wi pe ko mo lajori kò mọ ìdí kò sì mọ ohunkóhun nípa nǹkan tó ń sọ nípa rẹ̀ a ó sọ wípé irú ènìyàn báyìí ẹlẹ́rìí èké ni nínú orin dáfídì orí karùndínlógójì ẹsẹ̀ ìkọkànlá orin dáfídì orí karùndínlógójì ẹsẹ̀ ìkọkànlá àwọn ẹlẹ́rìí èké dìde Wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké dìde, wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké, wọ́n a fi òtítọ́ sílẹ̀, wọ́n a jókòó sí di irọ́. àwọn ẹlẹ́rí èké wọn a fi ojú ọ̀nà sílẹ̀ wọn a yà sí ọ̀nà mìíràn tí kò ní gbé ni débi tí a ń lọ. Àwọn ẹlẹ́rí èké wọn kò ní sọ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ tí a gbé kalẹ̀. Nítorí bẹ́ẹ̀ àwọn tí wọn ò tí ì bá Jésù Kristì pàdé wọn ò mọ ìtàn àgbélébùú, wọn ò mọ ìwọ́sùn ìhìnrere, wọn ò ní ìdánilójú ìkú Jésù àti ìsìnkú Jésù àti àjínde Jésù fún ìgbàlá wa. Wọn ò ní ìdánilójú wípé Jésù Kristì nìkan ṣoṣo òun ni olùgbàlà. Irú àwọn bẹ́ẹ̀ bí wọ́n bá tilẹ̀ ń wàásù ohunkóhun tí wọ́n bá ń sọ a kà wọ́n sí ẹlẹ́rí èké. Wo ìwé òwe, nínú ìwé òwe orí ìkejìlá ẹsẹ̀ ìkẹtàdínlógún, ẹni tí ó sọ òtítọ́ ó fi òdodo hàn jáde, ṣùgbọ́n ẹlẹ́rí èké ẹ̀tàn. Ẹlẹ́rí èké máa ń fi ẹ̀tàn hàn jáde. Ó ṣeéṣe kí a rí àwọn tó jẹ́ wípé wọ́n ń wá bí wọ́n ṣe lè di àtúnbí, wọ́n wá bí wọ́n ṣe lè ní ìyè àìnípẹkun. Ẹnìkan gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí, a sọ wípé a ti fi àmì òróró yan òun láti máa wàásù, láti máa wàásù fún àwọn tí wọ́n ń wá ọ̀nà òtítọ́. Ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ fún ọ wípé bí wọ́n bá fẹ́ ní àlàáfíà, bí wọ́n bá fẹ́ mọ Ọlọ́run, bí wọ́n bá fẹ́ kí inú Ọlọ́run kí ó dùn sí wọn, bí wọ́n bá ń fẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé kí wọn kí ó lọ pẹran, kí wọn kí ó lọ ṣe sàárà, tàbí kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní fún alágbélówó, tàbí kí wọn kí ó lọ máa jẹ́wọ́ fún àáfàá kan, àlùfáà kan ní ọjọ́jọ́ Sátidé. Irú àwọn bẹ́ẹ̀ ẹlẹ̀tàn ni wọ́n. Wọ́n jẹ́ àwọn ẹlẹ́rí èké, wọn ò mọ iṣẹ́ ìràpadà tí a ṣe lórí igi àgbélébùú nípasẹ̀ Jésù Kristì. Àwọn ẹlòmíràn wọn a sọ wípé bí a bá rí ẹni tí ó fẹ́ ní ìgbàlà, bí a bá rí ẹni tí ó fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé kó máa tiraka nínú agbára ti ara rẹ̀ láti dojú ìjà kó ẹ̀ṣẹ̀, láti dojú ìjà kó èṣù. Wọn ò sọ nípa oore ọ̀fẹ́ àtòkèwá, wọn ò sọ nípa àlàáfíà àtọ̀dọ̀ Ọlọ́run wá, wọn ò sọ nípa ìdáríjì tí a ní lọ́fẹ̀ẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, wọn ò sọ nípa iyebíye ètùtù tí Jésù Kristì tí ó fa ara rẹ̀ ṣe fún wa, wọn ò sọ nípa ẹ̀jẹ̀ Jésù Kristì tí wẹnimọ́ láúláú funfunjú slow lọ. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn ẹlẹ́rí èké. Ìgbà mìíràn a máa ń rí bóyá nínú ọkọ̀ èrò tàbí ní tòsí wa, àwọn ẹlòmíràn wọ́n gbé agogo síta, wọ́n máa lago, wọ́n máa ní wọ́n wàásù wípé àwọn jẹ́rìí Jésù. Ṣùgbọ́n ẹ̀rí tí wọ́n ń jẹ́ yìí ìgbà mìíràn á dàbí ẹni pé wọ́n ń ṣépè fáwọn èèyàn, ìgbà mìíràn á dàbí ẹni pé wọ́n ń fi àwọn èèyàn gégùn. Èyí kì í ṣe wípé wọ́n ń jẹ́rìí, àwọn wọ̀nyí kì í ṣe àwọn ajẹ́rìí òtítọ́ fún Jésù. Àwọn ẹlòmíràn wọ́n máa pera wọn ní ajẹ́rìí pàápàá, wọ́n máa lọ káàkiri, wọ́n máa sọ wípé bàbá ṣe sí bàbá ṣe tọ̀hún, wípé a ó rí ìgbàlà, wípé bàbá ṣe bẹ́ẹ̀ a ó lè bá Jésù jọba níkẹyìn. Ṣùgbọ́n wọn ò mọ nípa àtúnbí, wọn ò mọ nípa iye ẹnipẹkun, wọn ò mọ nípa bí a ṣe lè jẹ́wọ́ ìṣòwò kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a di àtúnbí, kí a di ẹni tí a ti yí padà. Wọn ò mọ bí a ṣe lè wá sínú Jésù, kí a di ẹ̀dá tuntun, kí àwọn àtijọ́ kí ó kọjá lọ, àti kí ohun gbogbo kí ó di ọ̀tún. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké. Àwọn wo ni a lè pè ní àwọn ẹlẹ́rìí olóòótọ́? Jẹ́ kí a wo ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn sílẹ̀. Kí a kankan sọ wípé olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn là, nítorí pé gba tí ènìyàn bá ti wà nínú ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀, a sì ti sàmì sílẹ̀ fún wípé ẹni yìí bó bá kú nínú ẹ̀ṣẹ̀ wípé yóò lọ sí ọ̀run àpáàdì, ìdájọ́ ayérayé, ìyà ayérayé ó ń bọ̀ lórí irú ẹni bẹ́ẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń gba irú ọkàn bẹ́ẹ̀ là kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹlẹ́rìí olóòótọ́ ni ó máa ń fi ọ̀nà ìmọ́lẹ̀, ọ̀nà ìhìnrere, ọ̀nà ìdáríjì, ọ̀nà ìdáǹdè, ọ̀nà ìgbàlà ni ó máa ń fi han ẹni, ni ó máa ń sọ wípé èé ṣe tẹ́ ẹ fẹ́ kú nínú ẹ̀ṣẹ̀ yín, sebi Jesu Kristi ti ku fun wa sebi Jesu Kristi ni alarina wa sebi Jesu Kristi ni eni to ngba eri wa je ni waju Olorun o ni alagba wi wa ti o je wi pe bi a ba je wese o bi a ba ko sile nitori ti Jesu Kristi a o dariji wa a o gba wala a o fun wa ni igbe aye otun irin otun a o yi okan wa pada eyi je wi pe a o di omo Olorun iru eni be ti o nso fun wa bi a se le ni igbala iru eni be nipase eni ti Jesu Kristi ti o le gba okan elese kokan la iru eni be ni a npe ni eleri olooto tun wo ese ile kan si ninu iwe owe yi ori kerinla ese ikedogbon eleri olooto gba okan sile o gba okan la sugbon eleri esan so soro eke awon ti o je wi pe won je oli eke tabi eleri eke o sese o le ma lo si ile isin won odun kan odun meji o je gbo lenu won bi a se le bo ko lowo ese o je gbo lenu won bi a se le di atun bi o le gbo lenu won bi Jesu Kristi ti o ti so aye wa di rere ti o ye aye wa pada ti o gba oti ko lenu wa ti o gba siga ko lenu wa ti o so wa di eniyan oto ti o so wa di ayanfe ni waju Olorun sugbon eleri otito oni ma so otito fun wa ni o ma so pe Jesu Kristi li ona o ni iyi ati wi pe ohun nikan soso le ati fi fun wa ki a ba le gba wa kuro lowo ise wa ko si enikeni ti o le wa sodo baba bi ki se nipasẹ re eleri olooto lo ma so fun wa be nitori be awa paapa bi a ba di omo Olorun o ye ki a le mo wi pe a le di eleri olooto ni waju Olowa ki a ma so Jesu Kristi ki a ma so fun awon eniyan ni agbegbe wa ni adugbo wa itan agbelebo ati wi pe bi a se le ra okan won pada ninu Johanu iwe ihinrere ti Johanu ese ori ikedogun ese ikerindinlogbon ti ese iketadinlogbon sugbon nigba ti olusunu na ba de eni ti emi o ran si yin lati odo baba wa ani emi o ti to ni tin ti odo baba wa ohun na ni yo jeri mi eyin pelu yo si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipilese wa nihin ni Jesu Kristi ni o je ki a da awon eleri olooto o je ki a da won mo o ni eyin o si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipilese e je wi pe awon wonyi won ti ko ise sile won ti wa sodo Jesu Kristi eleri olooto ni eni ti o gbo ipe Jesu wi pe wa sodo mi gbogbo eyin ti n sise ki a si di eru wo le lori eyin o si ri isinmi fun okan yin eleri olooto ni eni ti o ti gbo ipe yi ti o ti ko isu ati ise re sile ti o wa sodo Jesu eleri olooto ni eni ti o ko ise okunkun sile ti o wa sinu imole eleri olooto ni eni ti o ko ese sile ti o wa sodo olugbala eleri olooto ni eni ti o ko iborisa sile ti o gba Jesu Kristi omo Olorun ti igbesi aye re lati di eni otun lati di eni oto o ni eyin ti wa pelu mi iru eni be o je eni ti wa pelu Jesu Kristi oro Jesu gbe inu re o rin irin ti o ye irin fun awon omo ijoba orun iru eni be ni a so pe eyin yo si je eleri mi nitori pe eyin wa pelu mi lati ipilese je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kejile logun ese ikedogun ise awon aposteli ori kejile logun ese ikedogun ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi a ba n pe eniyan ni eleri o je wipe o ti ri nkan kan o si n se eleri ohun ti o ti ri bi eniyan ba lo si ile ejo bi won ba so wipe se ẹlẹ́rìí ni ó sì nǹkan tí a ń sọ. Tó bá sọ pé bẹ́ẹ̀ ni, wọ́n ní ṣe wà ń bẹ̀. Èwo ló rí, èwo ló gbọ́, èwo ló ṣẹlẹ̀. Bí ó bá sọ wípé mi ò rí nǹkan kan, mi ò sì gbọ́ nǹkan kan, mo kàn ń lọ lójú títì, ni ọkùnrin yìí ló wá pè mí wípé mo ní ẹjọ́ nílé ẹjọ́. Nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rìí mi, àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe. Ojú ẹ ò rí nǹkan, etí ẹ ò gbọ́ nǹkan, kì ò sí bẹ́ẹ̀. Nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀, ó ṣe lè ṣe ẹlẹ́rìí. Ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni yìí ní ṣé ó fún ọ nínú ẹ̀? Rárá. Ṣé o jẹun nílé ẹ̀ rí? Rárá. Ṣé o bá a gbé rí? Rárá. Ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ́ àti ẹ̀pọ̀? Rárá. O lè ṣe ẹlẹ́rìí nígbà náà. Gbà tó o ti ìbá Jésù Kristì pàdé, àlàáfíà tó ní o sì nínú ẹ̀. Oore ọ̀fẹ́ tí Jésù Kristì mú wá ò gbà nínú ẹ̀. Ìdáríjì tí Jésù Kristì ń fúnni lọ́fẹ̀ẹ́ ò bá pàdé. Àti ayọ̀ ọ̀run tí Jésù Kristì máa ń fúnni nígbà tí a bá dé ẹni ìgbàlà ò sí ìtọ́wò. Ò bá Jésù jẹ, ò bá Jésù mu, ò bá Jésù gbé, ò lálàáfíà pẹ̀lú Jésù. Orúkọ rẹ ò tí ì wọ inú ìwé ìyè níbi tí orúkọ àwọn ọmọ Ọlọ́run níbi tí ó wà. Ọ̀run ò mọ̀ ọ́ sí ọmọlẹ́yìn Jésù Kristì. Jésù Kristì kò mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn òun. Ìwọ pàápàá ò jẹ́ àlejò, ò jẹ́ àjèjì sí Ọlọ́run. Èwo ló fẹ́ jẹ́rìí? Ẹni tí a bá sọ pé ó jẹ́ ẹlẹ́rìí, ó jẹ́ wípé ojú rẹ̀ ti rí nǹkan. Ó ní mo ti sọ ẹ̀bùn ọ̀run wo, mo ti rí ìdáríjì, iyì Ọlọ́run gbé inú mi, ìgbésí ayé mi ti yí padà. Ọjọ́ ológo kan tí mo bá Jésù Kristì pàdé, mo gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Bí mo ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló rán mi létí pé òwò sojí ńkọ́. Ẹni tó ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́, ìwọ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni ó wí pé kò sí bó jẹ́ ọba bó jẹ́ ìjòyè ó bu ni. Ìwọ tó jẹ́ pé ìjà ńkọ́, olè ńkọ́, àrán kan ńkọ́. Ìwọ tó jẹ́ wípé ìbínú ò kúrò nígbèsè ayé ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni mo lọ sórí ikún mi, mo sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Àdúrà yìí ni mo gbà kí ẹ̀mí Ọlọ́run fi bá ẹ̀mí mi jẹ́rìí wípé mo ti di ọmọ Ọlọ́run. Kíá ni ayọ̀ ìgbàlà sọ nínú ọkàn mi, kíá ni ẹ̀rín bú jáde lẹ́nu mi, kíá ni àwọn ìkórira tí mo ti ń lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pòórá. Àwọn tí mo ti ń bájà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti lọ bá wọn làjà wípé ẹ má bínú o, iṣẹ́ ìtù ni o, nísinsìnyí mo ti di ọmọ Ọlọ́run o. Èmi tó jẹ́ pé mi ò ní ayọ̀ láti àárọ̀ ṣúlẹ̀ rí ni ayọ̀ Ọlọ́run ló ń gbé inú mi. Bí mo ń lọ, mo ń kọrin ni. Bí mo ń ka Bíbélì, bẹ́ẹ̀ ni mo ń ní ayọ̀ ju bẹ́ẹ̀ lọ. Mo ti bá Jésù pàdé. Irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá Jésù pàdé, tí ojú wọn ti rí nǹkan. Nípa ètùtù tí Jésù Kristì ṣe lórí igi àgbélébó, tí etí wọn ti gbọ́ nǹkan. Nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn. Àwọn ni a ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí. Nítorí bẹ́ẹ̀, bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjìrì ọkàn, a fẹ́ jẹ́rìí ohun tí Jésù Kristì ti ṣe, a fẹ́ lọ sọ fún àwọn èèyàn wípé Jésù Kristì ń gbàlà, Jésù ń dáni nídè, Jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀, Jésù ń pèsè ẹni fún ọ̀run rere. Àwọn tí wọ́n ti bá Jésù Kristì pàdé, àwọn nìkan ṣoṣo ni àwọn tí ó lè jẹ́ ẹnu fún Ọlọ́run. Àwọn wọ̀nyí nìkan ṣoṣo ni ó lè jẹ́ ẹlẹ́rìí òtítọ́. Bí a bá sọ wípé a jẹ́ ẹlẹ́rìí òtítọ́, kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́? Kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́? Èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní. Lákọ̀ọ́kọ́, kí a kọ́kọ́ wo ìwàásù. Àwa tí a sọ wípé a jẹ́ ẹlẹ́rìí, a ti bá Jésù pàdé, a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà, wọ́n lè ní ìdáǹdè, a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run. Kí ni ìwàásù wa? Yẹ kí a lọ sí ìwé ìhìnrere ti Lúkù orí ìkẹrìnlélógún. Lúkù orí ìkẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta, ẹsẹ̀ àádọ́ta dín mẹ́rin. Ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀, kí Kristì kí ó jìyà àti kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú, àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo. bẹ̀rẹ̀ láti Jerusalemu lọ, ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Bí a bá ń sọ wípé ẹlẹ́rìí, bí a bá ń sọ wípé ẹni tí ń wàásù ìhìnrere, èyí jẹ́ wípé a ti mọ sí Jésù Kristì ṣe òòrí nínú ẹsẹ̀ ìkẹrìndínní. Ẹsẹ̀ ìkẹrìndínní àádọ́ta. Ó ní ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristì kí ó jìyà, kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú, jẹ́ kí a dúró níbẹ̀ náà. Sórí ohun tí a ń pè ní ìhìnrere, ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì, ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere. Ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú Bíbélì. Bí a bá sọ ìtàn inú Bíbélì, bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa, a ò tí ì wàásù ìhìnrere. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ. Ó ṣeéṣe kí a ka Bíbélì, kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn, wípé agbára Ọlọ́run tóbi púpọ̀, agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn. Ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kì í bá a tì, wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn, jẹ́ òrí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sóhun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Lóòótọ́ ni, ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere. Kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa, àti wípé ó lè yí wa padà. Sórí ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, oníkúpani ènìyàn. Ṣùgbọ́n Jésù Kristì wá, a sì fi agbára fún, a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀, kí ó bá lè gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn, òótọ́ ni. Ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ní àkókò tí ó yẹ, Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀, ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí, kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí ó ba tún lè tún wa dá, kí ó ba tún lè tún wa ṣe, kí ó ba lè yí ìgbésí ayé wa padà, kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù, kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì. Èyí jẹ́ pé à ń wàásù ìhìnrere. À ń sọ nípa ikú àti àjínde Jésù Kristì, kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn, wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìhìnrere kí a ba lè ní ìgbàlà. Ó ṣeéṣe. Ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè. Èyí kì í ṣe wàásù ìhìnrere. Bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ Ọlọ́run, ó tọrọ ìdáríjì. Ó sọ fún Ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀, ṣùgbọ́n nínú àánú rẹ, nu ìrékọjá mi nù kúrò, dá àyà titun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi. Jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ, kí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá. Bí a bá wàásù bẹ́ẹ̀, tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀, gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti dẹ́ṣẹ̀. Bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, Ọlọ́run di aláàánú, kò ní tawánù bí ó ti wù kí ó rí, wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa jì wá. Gbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristì, nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún wa, wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Èyí jẹ́ wípé à ń wàásù ìhìnrere. Òní ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàdínní àádọ́ta, ó ní àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀, kì í ṣe ní orúkọ ìjọ o, kì í ṣe ní orúkọ àlùfáà. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe. Ó yà mí lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń dárúkọ àlùfáà ju orúkọ Jésù Kristì lọ. Àwọn ẹlòmíràn wá rò wípé wọ́n mọ àlùfáà ju bọ́n ṣe mọ Jésù. Bí a bá sọ wípé a jẹ́ ọmọlẹ́yìn Jésù, orúkọ Jésù gbọ́dọ̀ kúrò lẹ́nu wa. Ẹlòmíràn, olùṣọ́àgùntàn, ó gbọ́ nǹkan tí Pọ́ọ̀lù àpọ́stélì sọ. Ó ní ṣé èmi ni a kàn máa gbélébò fún yín, tàbí Àpólò ni a kàn máa gbélébò fún yín? Ó ní Jésù Kristì ni a wàásù rẹ̀. Gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni láre, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí ń fún ní orí ọ̀fẹ́ láti òkè wá kí a bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ wípé a jẹ́ ajíhìn rere, a jẹ́ ẹlẹ́rìí Jésù, a jẹ́ agbẹnusọ fún Ọlọ́run wípé a ti fún wa ní olùgbàlà, èyí jẹ́ wípé kíyèsí dáadáa, a ń wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Àwọn ẹlòmíràn nínú àwọn ìṣẹ́
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Rìn kọkàndínláàádọ́rin 69. Ọlọ́run gbà mí nítorí tí omi wọn ní wọ inú lọ sí ọkàn mi. Èmi rì nínú ìrà jíjìn níbi tí ibùdúró kò sí. Èmi dé inú omi jíjìn wọn ni níbi tí ìṣàn omi ṣàn bò mí lórí. Agarẹkùn mi dá mi, ọ̀fun mi gbẹ, ojú kún mi nígbà tí èmi dúró de Ọlọ́run mi. Àwọn tí ó kórira mi láì nídìí ju irun orí mi lọ. Àwọn tí ń ṣe ọ̀tá mi láìṣẹ̀ tí ìbá pa mí run, wọ́n lágbára. Nígbà náà ni mo san ohun tí èmi kò mú. Ọlọ́run, ìwọ mọ wèrè mi, ẹ̀ṣẹ̀ mi kò sì lù mọ́ kúrò lójú rẹ. Olúwa, Ọlọ́run àwọn ọmọ ogun, má ṣe jẹ́ kí ojú kí ó ti àwọn tí ó dúró dè ọ́ nítorí mi. Má ṣe jẹ́ kí àwọn tí ń wọ́ ọ kí ó dààmú nítorí mi, Ọlọ́run Ísírẹ́lì. Nítorí pé nítorí tìrẹ ni èmi ṣe ń ru ẹ̀gàn, ìtìjú ti bò mí lójú. Èmi di àjèjì sí àwọn arákùnrin mi, àti àlejò sí àwọn ọmọ ìyá mi, nítorí tí ìtara ilé rẹ ti jẹ mí tán, àti ẹ̀gàn àwọn tí ó gan ọ ṣubú lù mí. Nígbà tí mo sọkún, tí mo sì ń fi àwẹ̀ jẹ ara mi ní ìyà, èyí náà sì di ẹ̀gàn mi. Èmi fi aṣọ ọ̀fọ̀ ṣe aṣọ mi pẹ̀lú, mo sì di ẹni òwe fún wọn. Àwọn tí ó jókòó lé ẹnubodè ń sọ̀rọ̀ sí mi, èmi sì di orin àwọn ọ̀mùtí. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni, ìwọ lé èmi ń gbàdúrà mi sí. Olúwa, ní ìgbà ìtẹ́wọ́gbà, Ọlọ́run, nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ, dá mi lóhùn nínú òtítọ́ ìgbàlà rẹ, yọ mí kúrò nínú ẹrẹ̀, má sì ṣe jẹ́ kí èmi kí ó rì. Gbígbà ni kí a gbà mí lọ́wọ́ àwọn tí ó kórira mi, àti nínú omi jíjìn wọn ni. Má ṣe jẹ́ kí kíkún omi kí ó bù mí mọ́lẹ̀, bẹ́ẹ̀ ni kí o má ṣe jẹ́ kí ọ̀gbun kí ó gbé mi mì, kí o má sì ṣe jẹ́ kí ihò kí ó pa ẹnu rẹ̀ dé mọ́ mi. Olúwa, dá mi lóhùn nítorí tí ìṣeun ìfẹ́ rẹ dára. Yí padà sí mi gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìrọ́nú àánú rẹ, kí o má sì ṣe pa ojú rẹ mọ́ kúrò lára ìránṣẹ́ rẹ. Èmi ṣáà wà nínú ìpọ́njú, yára dá mi lóhùn. Súnmọ́ ọkàn mi, tìrà padà, gbà mí nítorí àwọn ọ̀tá mi. Ìwọ ti mọ ẹ̀gàn mi àti ìtìjú mi àti aláìlọ́lá mi. Gbogbo àwọn ọ̀tá mi ni ó wà níwájú rẹ. Ẹ̀gàn ti bà mí ní inú jẹ́. Èmi sì kún fún ìkáàánú, èmi sì wòye fún ẹni tí yóò ṣàánú fún mi. Ṣùgbọ́n kò sí àti fún àwọn olùtùnú, èmi kò sì rí ẹnìkan. Wọ́n fi òróró fún mi pẹ̀lú ní ohun jíjẹ mi, àti ní òǹgbẹ mi wọ́n fún mi ní ọtí kíkan ní mímu. Jẹ́ kí tábìlì wọn kí ó di ìkẹ́kùn níwájú wọn, fún àwọn tí ó wà ní àlàáfíà kí ó sì di okùn dídẹ. Jẹ́ kí ojú wọn kí ó ṣú, kí wọn kí ó má ríran, kí o sì máa mú ẹ̀gbẹ́ wọn gbọ̀n nígbà gbogbo. Dá ìrunú rẹ sí wọn lórí, sì jẹ́ kí ìkanú ìbínú rẹ kí ó lé wọn bá. Jẹ́ kí ibùjókò wọn kí ó di ahoro, kí ẹnikẹ́ni kí ó má ṣe gbé inú àgọ́ wọn, nítorí tí wọ́n ń ṣe inúnibíni sí ẹni tí ìwọ ti lù. Wọ́n sì ń sọ̀rọ̀ ìbìnújẹ́ tí àwọn tí ìwọ ti ṣáálé ọgbẹ́. Fi ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ wọn, kí o má sì ṣe jẹ́ kí wọn kí ó wá sínú òdodo rẹ. Nù wọ́n kúrò nínú ìwé àwọn àlàyé.

0: kọ́ ìlú Júdà wọn ni kí wọn kí ó lè máa gbé ibẹ̀, kí wọn kí ó lè máa ní ní ilẹ̀ ìní. Irú àwọn ọmọ ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú ni yóò máa jogún rẹ̀, àwọn tí ó sì fẹ́ orúkọ rẹ̀ ni yóò máa gbé inú rẹ̀. Orin àádọ́rin 70. Ọlọ́run, yára gbà mí, Olúwa, yára láti ràn mí lọ́wọ́, kí ojú kí ó ti àwọn tí ń wọ ọkàn mi, kí wọn kí ó sì dààmú, kí wọn kí ó sì padà sẹ́yìn, kí á sì dààmú àwọn tí ń wá ìfarapa mi, kí á pa wọ́n ní ẹ̀yìndà fún èrè ìtìjú, àwọn tí ń wípé àhá, kí gbogbo àwọn tí ń wá ọ kí ó máa yọ̀, kí inú wọn kí ó sì máa dùn nípa tirẹ̀, kí irú àwọn tí ó sì fẹ́ ìgbàlà rẹ kí ó máa wí nígbà gbogbo pé kí á gbé Ọlọ́run ga. Ṣùgbọ́n tálákà àti aláìní ilé èmi, Ọlọ́run, yára sí mi, ìwọ ni olùrànlọ́wọ́ àti olùgbàlà mi, Olúwa, má ṣe pẹ́ títí.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù, wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín ó fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dìde Jésù. Adúpẹ́ ọpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Nínú Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá. Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nínú Hebreu yìí kan náà ní orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà ẹ jẹ́ kí a jáde lọ tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó, kí a máa ru ẹ̀gàn rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́, ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn, tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú, tí ó máa fi ń mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristi ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébùú ní Calvary kó ipa pàtàkì nínú ìgbàlà wa àti nínú ìsọdi mímọ́ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní tí a máa ní bí a bá tọ Jésù wá. Bí a bá sì ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa kí a di òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti inú, kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tí a bínibí, ẹ̀ṣẹ̀ tí a jogúnbá, kí a ní ọkàn funfun